0: ẹ̀sìn pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ láyé ọjọ́ yẹn.
1: Ó dàbí mọ́tò tí wọ́n ń gùn lọ sóde.
0: Kẹ́tẹ́kẹ́tẹ́ ti dàgbà, bàbá pẹ̀lú ọmọ ẹ̀, wọ́n bá múra.